pàdé mú o torí ọlọ́run fẹ́ ọlọ́run máa rìn láàrin wa a gbàdúrà gan láàárọ̀ yìí gbogbo oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù olùtajà gbogbo yín pápátá gbogbo yín tẹ́ lọ́mọ tẹ́ fẹ́ ire fọ́mọ yín ẹ pè wọ́n ẹ já pàdé ẹgbẹ́ omi yẹn dání tẹ́ bá ti dé ìyànà ẹra bus stop ẹlẹ́lọ sí ìlógbò ẹlẹ́gba town hall aago mẹ́jọ àárọ̀ yìí la bẹ̀rẹ̀ a parí ní aago mọ́kànlá gbọ́ ìyanu olódùmarè yóò wọnú ayé rẹ kó tó di wípé a tilẹ̀ lọ gbọ́ ọ̀rọ̀ ẹ̀rí ìkejì ní tí mo fẹ́ kó o ṣe leléyìí ará mi olùfẹ́ òun náà ni wípé tó bá di second friday ìpàdé tá a níjẹ́ mẹ́ta àkọ́kọ́ ní ìlú okuafọ́ níjọ̀tún so tẹ́ bá ti dókú afọ́ ní lagos badagry expressway ṣe rí ìlógbò ẹlẹ́gba tí mo sọ pé a ti máa pàdé ní àárọ̀ yìí lagos badagry expressway ni o tẹ́ bá ti dé ìyànà ẹ̀rà bus stop ẹlẹ́ńlọ ìlógbò ẹlẹ́gba town hall so aago mẹ́jọ àárọ̀ òní sí aago mọ́kànlá nìyẹn ṣe wá rí eléyìí tí mo sọ yìí gbogbo friday kejì lóṣooṣù ní ìpàdé yẹn tẹ́ bá ti dé oko afọ́ bus stop ẹlẹ́ńlọ sí ìjọ̀tún junction tẹ bá dé ẹ̀yìn tẹ́ ń bọ̀ láti ìyànà ológbò lọ́hùn ẹ ní ìlà ẹkọ ẹ lè gba tibẹ̀ yẹn náà dé jọ̀tún so tẹ bá dé jọ̀tún junction ẹ wo ọ̀nà kan street kan tó wà ní jọ̀tún junction yẹn ẹ wọ bẹ̀ street àkọ́kọ́ lápá ọ̀tún òjìlẹ̀ street yẹn ibẹ̀ ni ìjọ ìmọ́lẹ̀ alàyè orí òkè ìmọ́lẹ̀ alàyè níbi tí ọlọ́run ti ń ṣiṣẹ́ àánú so aago mẹ́sàn-án alẹ́ ìṣòro yẹn máa bẹ̀rẹ̀ àwa fẹ́ pín òróró kan ṣe rí òróró yìí ní gbogbo ẹ̀ka wa lórílẹ̀‐èdè kò síbi tẹ́ ẹ ti lè rí òróró yẹn o ọ̀nà kan ṣoṣo tẹ́ ẹ ti lè rí òróró yẹn gbà nínú oṣù kẹwàá yẹn òun ni orí òkè yẹn o mi ò kó wá sí ibikíbi ní ẹ̀ka wa ibì kan ṣoṣo tẹ́ ẹ ti lè rí nìyẹn so kí ló orúkọ òróró yẹn my enemy touch me and die send arrow and die ìwọ ọ̀tá mi fọwọ́ kàn mí kó o kú sàṣẹ mi kó o kú nǹkan tó fẹ́ ṣiṣẹ́ fún nìyẹn lórúkọ jésù ò ti ráàánú ọ̀gbà.

ẹja dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹja sọ pé ṣe fún àbò rẹ̀, fún ìpamọ́ rẹ̀, fún àánú rẹ̀ lórí wa. Ọlọ́run tó mú wa sùn, tó tún jí wa sí ìmọ́lẹ̀ alẹ́ yìí. Ẹja sọ pé ṣe Ọlọ́run máa ṣe o. Ó yá àdúrà pé Ọlọ́run ayérayé adúpẹ́ lọ́wọ́ rẹ̀, ayérayé adúnọ̀gá. A sọ pé ṣe bàbá mi ó ṣe. Mo sùn láyọ̀, mo jí láyọ̀, mo tún wà lálàáfíà. Arúgbó ọjọ́ àdàgbà máa ń parọ́ mi. Mo dúpẹ́ ò ṣeun, olúwa ò ṣeun, olúwa ò ṣeun, olúwa ò ṣeun. Jésù olúwa wa, amen. Ọlọ́run ò ṣe ẹgbàá.

0: ṣé o bàbá ǹjẹ́ ènìyàn lè ṣe.
1: Kàdánìwọ́ tó dé.
0: Ṣé ènìyàn lè ṣe. Ẹnìkan ṣoṣo.
1: Lọlé pàṣẹ la kan.
0: Tí ìgbà àti agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. Òun náà ni mo fi ọ̀rọ̀ rẹ̀ lọ ẹ́. Ṣé ẹ rí báyìí? O ò rí bí bàbá mi ṣe ṣe. Ẹnìkan náà gbọ́ mi. Lórúkọ Jésù Olùbàdàn. O gun ayé rẹ̀ yẹn. O bá iná jáde. Bá iná jáde. Bá iná jáde. Bá iná jáde. Bá iná jáde. Bá iná jáde. Láti òní lọ ogun yẹn jáde kúrò. Wọ́n mo fẹ́ kó mi ara rẹ̀. Mi yayayayayaya. Láti òní lọ. Ohun tó wọnú ayé rẹ̀. Nígbà tó ń sùn lójú àlá. Ohun tó jẹ́ tó di ìbọ̀dé yìí. Tí ń pa àgọ́ ara rẹ̀ lára. Yìí kà líbàdú mà sùn láti òní lọ. Ó fò jáde. Jáde. Jáde. Jáde. Jáde. Mi ara yẹn dáadáa. Bọ̀dá ẹ mi ara yẹn. Yìí kà òde dé dàrú. Ọlọ́run ò sọ pé. Kò wá ní ayé wá dìyà. Ọmọ aráyé ló da ọ̀nà èèyàn rú. Inú ayé logun tẹ jàyàn. Yí kalẹ̀ àbàdo àmà. Mo pàṣẹ sà. Lórúkọ Olúwa a tú ọ sílẹ̀. Ó ní mo ṣe fi Jésù lọ ẹ. Jésù ń pe gbogbo ènìyàn. Ẹni tó máa gbà ọ láyé. Ká tún gbà ọ ní ìjọba Ọlọ́run. Ó ní kò wá sọ́dọ̀. Kò ní jẹ́ kó ogun yẹn borí ẹ̀. A gbà ọ nínú ogun yẹn. O tọ́ lọ́run ọ̀gbà ṣe láyé. A jẹ kó orí ṣe. Ṣùgbọ́n lẹ́ẹ̀sọ́mọ́. Ewu ni sà. Ewu wà nínú ayé. Lórúkọ Jésù Olùbàdàn. Ewu ayé ò ní wù ọ́. Ọkàn rẹ̀ á balẹ̀. Ẹ já lọ gbómi wa o. Omi mímu. Omi ìṣọwọ́. Omi ìwẹ̀. Ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Ṣùgbọ́n gbọ́sà. Ẹnìkan ni mo ní ẹ̀rí. Gbogbo ẹni tó ní ẹ̀rí. Ẹ rìkọ́dù ẹ̀. Ẹ jọ kí ẹ. Ẹ fi sórí WhatsApp number yìí. 0 7 0 6 6 4 6 6 8 6 3 0 7 0 6 6 4 6 6 8 6 3
1: ẹ
0: rìkọ́dù ẹ ẹ jẹ́ ó clear dáadáa ẹ bá wa fi síbẹ̀ ẹ jẹ́ ó clear tí o bá ti
1: clear
0: o ní gbọ́ ẹnìkan ni mo fẹ́ gba fọ́ọ̀mù fọ́ọ̀mù sukú ọ̀dọ́ wa ẹ pè sórí nọ́mbà yìí 08 1 6 9 6 9 1 6 1 6 6 5 0 8 1 6 9 6 9 6 9 1 6 1 6 6 5 ẹ pè sórí nọ́mbà
1: yìí
0: ẹ gbé ọwọ́ yẹn lé orí
1: rẹ
0: lè ké sedekele ẹrù wúwo tí a dìde rí rẹ ẹrù tó rù yìí lórúkọ Jésù Olùbàdàn a yí sọnù ó gbiná ó gbiná ẹ gbé omi yẹn ẹ gbé omi yẹn mo rà ṣẹ jáde mo bomi mímu agbára bọnú ẹ ẹjọ jọ má sàn nínú ẹ. Má sàn nínú ẹ. Má sàn nínú ẹ. Má sàn nínú ẹ. Má sàn nínú ẹ. Bó ṣe ṣe agbára. Bó ṣe ṣe àmì. Bó ṣe ṣe ìyára. Gba aláìsàn pátá ẹgbẹ́ ìwòsàn. Ẹ̀rọ wọ Ọlọ́run. Bí omi yẹ kó mú. Bó ṣe ń mú omi yẹn. Mi mọ ètò ń da ọ láàbò. Ọfà ní tiẹ̀. Gbogbo tó ń ta ọ láwọ̀. Gbogbo tó ń di àgọ́ ara rẹ̀. Tó jẹ ojú oorun tó jẹ. Tó di ìbọ̀dẹ̀ sínú ayé rẹ̀. Gbogbo tó ń pa ọ láwọ̀. Tí ò jẹ́ kó lálàáfíà. Lórúkọ Jésù Olùbàdàn. Ó yá ẹ̀fọ́ jáde. Bó ṣe mú omi yẹn ogun yẹn bọlẹ̀. Gbogbo ọba ayé pátápátá. Gbogbo àìsàn kidney. Àìsàn liver. Àìsàn heart. Gbogbo àìsàn. Tí ń bẹ nínú ẹ̀dọ̀. Tí ń bẹ nínú ìfun rẹ̀. Lórúkọ Jésù Olùbàdàn. Ó fò jáde. Gbogbo cancer. Cancer of the blood.
1: Cancer of the
0: breast. Any kind of cancer. Lórúkọ Jésù Olùbàdàn. Ẹ parẹ́ síbẹ̀. Ẹ parẹ́. Ẹ parẹ́. Gbogbo bomb infection. Gbogbo bladder infection. Gbogbo ovariasis. Lórúkọ Jésù Olùbàdàn. Ẹ jáde kúrò. Ẹ jáde kúrò. Gbogbo ẹ̀sán prostate. Mo pa á ní àṣẹ. Lórúkọ Jésù. Ẹ fò jáde. Jáde. Jáde. Mo ṣe mú mi yẹn ogun yẹn bọ́lẹ̀. Ogun ìfọ̀ orúkọ
2: Olúwa.
0: Ẹ gbé omi yẹn sílẹ̀. O yá gbé omi ìwẹ̀. Kí ọwọ́ rẹ sí. Má fọwọ́ rí omi náà. Má fọwọ́ rú. Mo sọ tẹ́lẹ̀. Gbogbo ẹ̀dá ènìyàn. Tó bá bu omi sára. Lórúkọ Jésù Olùbàdàn. Ó dúró lórí àti àánú. Tí ò rí gbà yìí. Ó máa tẹ̀ ọ́ lọ́wọ́. Iná wọnú omi. Agbára wọnú omi. Àṣẹ ìgbẹ́dìde ó wọnú omi. Gbọ́mi tó bá ti dé lónìí wọ́n ṣàánú rẹ̀. Tó bá ti bọ́mi sára tó wẹ̀. mo pase loruko jesu olugbala o dulere ati anu olorun o ma ma ba o sese
2: amen
0: ama ba o sese
2: amen
0: okan re abale
2: be
0: ni yo
2: amen
0: oluwa yi asimi la ogo ni fun oruko
2: lu hallelujah
0: egbe sile egbe omi isowo kawo re mejeje sinu e ma sowo re sopo olorun ladele yawo mi simi mo owo mi mo fe fi gbare gbogbo ti mo tin le
2: je
0: o tebe lowo ire ti mo fokan si
2: Timi
0: o fokan si
2: je
0: don te mi lowo o da ma so mo so bi woli lati oni lo owo re yi aya se mi
2: amen
0: ire lo ma fowo igba
2: amen
0: wa fi gbare
2: amen
0: wa fi gbare gbogbo eni te gbagbo e lo fowo igbare
2: amen
0: e lo fi gbare
2: amen
0: ire to fokan si yen o ma te o lowo
2: amen
0: e to fokan si yen o ma te o lowo
2: amen
0: loni ire ma te o lowo
2: amen
0: wa ri anugba
2: amen
0: okan re abale
2: amen
0: ogo ni fun oruko
2: re hallelujah
0: olorun gbo atua
2: amen
0: gbe omi yen
1: take
0: water for where
1: that what that you have
0: oya gbe
1: that is
0: lo fokanita
1: wa throw it aside
0: wa foka
1: throw it aside
0: o pari niyan baba mi ti ba sese
1: lord as
0: ma re ti owo olorun loni
1: going to look for
0: o to mari loni ma jo eloju
1: going to see today the lord
0: ben yemi olorun so ninu
1: that's what the holy spirit told me
0: eja ki gbogbo eniyan mu ore
1: everyone take their offering
0: ore ma jemu
1: your offering of covenant
0: eja san
1: let's pray too
0: o ti bere na niyan
1: that started
0: ko jesu olugba
1: in the name of jesus
0: o su wa ro wo yo
2: amen
0: aha wa san sori akanti
1: pray to this account
0: 10
1: 2 8 2 8 2 4 2 4 7 0 7 0 3 1 3 1 1 0 1 0 2 8 2 8 2 4 2 4 7 0 7 0 3 1 3 1
0: UBA
1: UBA
0: account name
1: academies
0: Jesus Witness Mountain of Prayer Assembly.
1: Jesus Witness Mountain of Prayer Assembly.
0: Tinye oba lo eja lo first bank.
1: Gbogbo yin use first bank.
0: 30 5 4 5 4 8 7 8 7 3 5 3 5 2 7 2 7 3 0 5 4 5 4 8 7 8 7 3 5 3 5 2 7 2 7 First bank.
1: First bank.
0: Account name.
1: Academies.
0: Oladele Oluwaro Timi Gabriel.
1: Oladele Oluwaro Timi Gabriel.
0: Gbogbo eni to gbagbo.
1: Everyone that believe.
0: To le se at least 1000.
1: Can do.
0: Tabi du be lo. Bi agbara re se to.
1: That's your power, you can do it.
0: Lotori 1000.
1: From 1000.
0: Bi agbara re se to. Loruko
1: Jesu
0: Olugbala. Ki le oni o to su.
1: Before today.
0: Hey, iho ayo a ho ninu ile.
2: Amen.
0: Wa do ijo.
1: They are going to dance.
0: Wa yo.
2: Amen.
0: Wa yo.
2: Amen.
0: Wa yo.
2: Amen.
0: Okay.
2: Amen.
0: Amen.
2: Hallelujah. Amen.
0: And
1: I'm expecting a this morning. At
0: Bola Joko.
1: Bola Joko.
0: To ba ti de junction Bola Joko. Ile po to wa nibe.
1: The finish station there.
0: E bo si other side.
1: You are going to cross to the other side.
0: Wa ma we pe ho.
1: You are going to be looking
0: for. Ibe la ti ma pade.
1: That's what I need to
0: make. Inye ni aro.
1: This morning.
0: E mo gbagbe.
1: Don't forget.
0: Gbogbo eniyan.
1: Everyone.
0: E mo pure water.
1: You come with warm water.
0: E ta sam kiri si.
1: You be sam kiri.
0: E ja pade be.
1: Let me
0: go. O ma le la aro. Papa mi ni ki wa so do.
1: The Lord said as you come to do.
0: Opolopo awon eyan lo la
1: ba. The Lord of people are having.
0: Loruko Jesu Olugbala.
1: In the name of Jesus.
0: Ah, ogun to gbe bo.
1: Oh,
0: ni gbe pada.
1: Amen.
0: Loruko Jesu.
1: Oh,
0: ni si lasan.
2: Amen.
0: Le ko si.
2: Amen.
0: E lo se rere.
2: Amen.
0: Loruko mi o ji pada.
1: Ah, prophet dem as
0: God. Emi ni.
1: He.
0: Prophet.
1: Prophet.
0: Rotimi.
1: Rotimi.
0: Oladele.
1: Oladele.
0: Eri Jesu.
1: Eri Jesu.
0: Thank you and God bless you.
2: Amen.

0: investment ni ilu ayede ekiti
1: la ago marun irole
0: to ba wa di ojo keji
1: ojo friday 2nd october
0: ni a o se asekagba eto isiko ninu ile ijosin st peter's anglican church ni ilu ayede ekiti
1: la ago mokanla owuro
0: ni kete ti a ba se isin tan
1: a o gbe ara mama lo si ite ni church cemetery
0: ayeye jije ati mimu yo wa sokutu ni gbongbon igbalejo ti st peter's anglican church ayede ekiti lojo kan na arabirin olayinka omotoyinbo lo ni mama rachel o digba kan na e ma sun laye olugbara titi dojo ajinde ti a ko ni pin yamo àwọn náà ló ń kéde.
2: What's the time? 99.1. And the name? Glow. Shine your light.
3: Projector systems are offline.
4: Broadcasting every day from the heart of Akure, this is Glow 99.1 FM.
5: Kilu maeto o balẹ bi o wara ojo eto kan soso bi egberun ru e
6: idan lo
5: katapila oko oke o ti de sori kan ni yi glow 99.1 fm eto akode logbon to dunyan gbayangba ti gbogbo kan si ni abala meta ototo loni abala akoko ni efe ati awada loni ranran nibi te ti ma rerin kekeke nigbati awon atokun be nfefe atawada pelu awon odu oloji kabiti kabiti parunu eni re da yin laraya abala keji ni e ba wada se kini kin se nibi ta ti ma sagbeyewo on tin se lẹsọmọ ẹdá èèyàn tó sì nílò ìmọ̀ràn abala kẹta ni ẹmú nọ́mbà ẹjẹ̀bùn tẹ́ẹ̀tì láǹfààní àti pé mú nọ́mbà tẹ́ẹ̀sì jẹ̀bùn tó nítumọ̀
6: ìdánlọ
5: ọjọ́ friday ọ̀sọ̀ọ̀sẹ̀ ní o lórí ìkànnì glow 99.1 fm láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ 9 to 10 p.m. àwọn ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ tó dántọ́ méjì adébíyí àbáyọ̀mí asọ̀rọ̀ tẹ̀fẹ̀ tawada tí gbogbo èèyàn mọ̀ sí mc decent pẹ̀lú ọláyẹmí adékúnlé agbólóhùn bí ọ̀jẹ̀ amúlẹ́nu bí abẹ ni ó máa tọ́kùn ètò ọ̀hún ìdánlọ ètò yẹn kà sí àràúgọ̀.

0: Iglo FM Akure orisirisi ninu eyo kan Bangbala shata tori e la se duro dede Glow 99.1 FM Ijafu Akure
1: Ti jade asentele ni
2: soro ba mi fa keye soro kagbo soro
3: lodo jo friday ajo la ro lo woran ajo loruko je sayo ni fo ma so si o olori alade ti de o ba mi ti ki si po pada o gbe oru ose ati owuro lowo ko le jabala nla ajoro digbo lo ajoro binu to atoro baja apa mi abani ja maja bi eni o gbogbo le fo fajo pariwo go go go go go go
4: go go go
3: Baba labi ya malo soro lo wala wapa sofa kaya mana ni monje. Mama baba ba soro ni kwa gwa la ti beni nuoru. Mama bi oru se jia koko esimi fwa wakan. Ba na lo jia koko wala fwa wakan. Bi oru se jia koko ti a waka fin kwa gwa la wanshe. Ba na lo jia koko ti wafin gwa gwa la lo wala gwa la ti wafin kwa gwa la ti wan. Bi oru se jia koko ti a waka fin bere lo wala no. Ba na lo jia koko ti a waka fin bere lo wene la ni kotoji. Mi oru se je akoko iberu fun opopolopo eniyan be lo je akoko ti awon ka jaya gbagba wa ba ni lojo orun ti won si tu gabale ti won si ma le ti wi pe ko so nkan le se baba mama iwo lo nsu taradara loru aimoye idajo to se lori omo loru to je wi pe aro lo je se fohun aimoye idajo to se lori baba to pe ko wa wi tenu re mama iwo lo nsu loru awon ika ni yo su lojojo oru mama iwo ni o ma koko adura fun omo loru yato si akoko ti eniyan fi reju Bibeli wipe nipa ti eniyan so ta re wa opo po si alikamo si bati re lo baba mama ni ti o su loru gan ota won si tun ri sese lori re ka ma ti wa to eni to su lo to palala baba mama juda ti ma sire ti nbe ninu oru idi ka fi lo fu agoko eka lori jesu juda si mo wipe ta ba fe bu jesu ni ose gaga ma nira nitori opolopo eniyan lo ma tele jesu ni osan ṣùgbọ́n mọ̀ wípé tó bá ti di ọlọ́mọ kó òun àtọmọlẹ́yìn nìkan ó dẹ̀ ṣẹ́ṣẹ́ kí àwọn ọmọlẹ́yìn gan ti sùn lóru júdásì débẹ̀ lóòótọ́ ó dẹ̀ bá lóòótọ́ lóòótọ́ wípé àwọn ọmọlẹ́yìn jésù ti sùn lọ ìgbẹ́yẹ ni ṣẹ́ẹ̀ka júdásì lè fọ́hùn màmá bá ṣe gbàdúrà ní ọ̀sán má fi tòru ṣeré jésù máa fàlí ńlá ti ń bẹ nínú òru ìdí tó fi máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àdúrà rẹ̀ sínú òru nìyẹn olójẹ́ kí gbogbo ènìyàn fẹ́ wọnú àdúrà ní ìṣòro ẹ̀ní ní dálẹ́mọ jáwọ́ fi àdúrà dáàbò bọ́ wọn mọ́wọ́ ní oṣù october jáwọ́ fi àdúrà dáàbò bọ́ iṣẹ́ rẹ ní oṣù october pé gbogbo àwọn agbára kéékèèké tó ń rìn lóru pípẹ́ wọn gbọ́dọ̀ ní jẹ́jẹ́ lórí àwọn àtọmọ wa iṣẹ́ kúkú ooru ó bàjẹ́ lórí ìwà àtọmọ rẹ iṣẹ́ gbọdọ̀gbọ̀ ooru ó bàjẹ́ lórí ìwà àtìdílé rẹ olójú mẹ́rin lágbárí lórúkọ jẹ́ kò ní wọ yàrá rẹ iṣẹ́ yẹ fíofíofío kò ní bọ ìwà àtọmọ rẹ mọ́lẹ̀ ẹni bá fò torí ìwà àtọmọ rẹ lóru ara ò ní rọ o ní fògo ọmọ rẹ tafala lọ́gọ̀jọ́ ooru díẹ̀ ló kú kọ́mọ rẹ ó torí rẹ ooru náà ti gbogbo ọmọ rẹ kò ní jẹlẹ̀ sọ́mọ rẹ o mọ́ jẹ́ mọ́ tẹnu jẹ́ wọn ní fi tamọ́ rẹ lọ́rẹ́ látọjú oorun ìbànújẹ́ tó gbẹkùn wọn nílẹ̀ mọ́mọ́ rẹ lọ́jú oorun o ilé tí wọ́n ti kọ́tà ni ọmọ rẹ ilé náà ò ní dàwọ́ o ebi ò ní di fẹ́fọ́rẹ́ẹ̀tì wọ àtọmọ rẹ látọjú oorun ojú oorun ló ti jẹ nǹkan ni wàhálà bàdé lórúkọ jésù ò ní jẹun lójú oorun ayé ò ní ṣe pàṣípàrọ̀ ogún ọmọ rẹ látọjú oorun ìka aládùá kò ní bo ìwà àtọmọ rẹ mọ́lẹ̀ lójú oorun ooru ò ní ru bo ìwà àtọmọ rẹ mọ́lẹ̀ àwọn olókìkí ooru ò ní mọ̀nà lé rẹ gbogbo agbára ọlọ́run ọmọ kéde ó yẹ wà ní ààbò ọlọ́run kó dájú lórí yìí ẹni bá gbọ́wọ́ kọ́wọ́ lójú oorun lójú àlá lórúkọ jẹ́ ìdá ọlọ́dúnrẹ̀ máa bá olú ayé gbọ́ nínú ìkẹ́kọ̀ọ́ àwọn pẹ́yẹpẹ́yẹ ooru ó yẹ máa gbé ní abẹ́ àṣẹ ọlọ́dúnrẹ̀ tọmọtọmọ olú ayé gbọ́ ìwọ àti ìdílé rẹ lọ́wọ́ àjàgẹ̀ ooru yìí o ọlọ́run àbò yóò dáàbò bọ́ ìwọ àtọmọ yẹn lójú oorun lójú àlá àjàkálẹ̀ àrùn kò ní fi lẹ́ra ṣe bùgbé olú ayé ó fi ṣe apá rẹ̀ bọ́ ìwọ àtọmọ rẹ̀ òtítọ́ ọlọ́run yóò jí àṣà àti àpáta fún ìwọ àtìdílé rẹ̀ ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù ooru tàbí fún òkùnkùn tí ń run ní ọ̀sán gangan ojú rẹ ló fi máa rí èrè àwọn ènìyàn búburú olú ayé ó pàṣẹ fún àwọn agẹ́rẹ̀ láti gbé ẹsẹ̀ rẹ rọ́kọ́ má bàa gún òkúta tọmọtọmọ bó ṣe ń dúpẹ́ lọ́ṣù àṣẹ ìgbẹ́dìde balẹ̀ ọtọmọtọmọ o ọmọ yín ò ní fi fúláwà sọjọ́ lọ́ṣù yìí o abiyamọ ìgbẹ́mi dáadáa ò ní ṣe lásán lórí ọmọ rẹ ọ̀rọ̀ ń jáde lára bàbá alábíyamọ àní ẹbí kì í wọnú kọ́rọ̀ mi wọ̀ ọ́ ò ní rí jẹ rara ni gbogbo omo re oni si aye losu yi o emi re ma gun wa tu jere omo omo re oni da won ti lojo ke yi omo re aye oni fi opa mo omo re oni fo sale oto lowo oto ni fokan bale oluwa ma fu e lowo olorun fu e ni fokan bale wa fe yin meko nile omo re o iji o jado mi nu agbonu iji oni je olosu yi o wa fo wa ara re gbere omo re o ninu osu yo to nla koja yo dopin o osu yi aru tabi yamoki tu wa ni gbe ka mole olore ogun aye re yo di alai lagbara aye oni se si osomo re ajo iborojo alere oni faye o o mi ade orire oni si oga oga eniyan oni gbaso olorun re o loju alagan baba apa odide oju re ma riri omo alaru kan ma fa wa atomo re soke osu ye lo ri arada apa aye oni bo losu yi omo re ma dun wo yo so ominira iwadi ominira patapata okun ile oni wo yara re o o ya lo gbegbe ope oni ri akoba wa kajo idunu oni ri ja okada o oni ri jamba moto ina mo oni ju o aye oni gbomo gbimo lowo ile oni suke leyan omo re o oro de oro bale o dase wa do loro loju yi o aye apo ole loju yi wo ni ko ye wa tomo re kere o oju ta wa yi wa fire wa ori tomo tomo ajaga siru ja losu yi o wa pada ro wo sowo oni seru aburo ileri oni ye o ileri ma se to ba jade wa murebo ninu ofi ninu ala wa je won mo losu yi o a ma fi olake o asiri ola re oni tu o oju lowo ere o ya yonda re fun leni olorun ma jere ara re ninu aye re o oni mo se oni fo si logba aye oni si alati leyin re lowo ise o owo ma wo wa ilawo ki pare ni ile alaye ire re oni pare o oni se daduro olorun yo faye gba tomo tomo tori jesu la je time ope orun ma pon omo re le oni rogun ota dale lori omo re ikoro ko ni pago ti awon omo re jeremiah 37 verse 21 omo re jade labe tubu aye o okunkun alagiza ko ni fajo omo re ya aye oni da wara omo re nu o oni de epo sinu alikama omo re oni de oro oro si odidi eran omo re o wa tomo re oni rin nile gbigbe ile yin dile olora ile bi tomo re ngbe ko ni gbe mi imi aye oni mi olori omo ara to wu maladi ti goro debo so lojo ojo ta aye oni fo mo re dara kara ara to ngbe nu omo re ko ni ra mo ninu anu oni jina sile yin o oni ra buku latara mo oni ro mo ara re ko de owo boju omo wo ni naja buku dele olodi orun jonu so mo re losu yi jesu olua wa ejini agbe wa dele agbera nitori mo fe lo ma mura fun isoru
4: won pe mi ni bi ise mi pe ka wa se verification leyin verification bo se di last week mo se ri alati 1 million ni
5: eh oluwo
6: na lo be rowo
5: emi ni o
6: ni o pare were ni
5: be bi sir
6: olorun to se 1 million o si ma se 20 million
5: amen
6: igba o lati re ti owo yen gan o ti tojo meta
4: mi ti expect owo
6: eh re ti e
4: mi o re ti e
5: o ge ti wa ge ti
4: nta ti mo ti e ri gan mo ni ah
6: gbogbo aye ti e re ti owo owo yen ma wole sa
5: amen
3: ori pe ope lo ja si bayi mama to ba ti nbo ni alayi ike 5 liter ni ko mu dani ma mu ike kekere wo ike nla ni ko ma gbebo nitori gbogbo sokto ba yo si nja pa ni omi ohun ani kan ni omi wo omi ti mo didi lo po fura mi lori apata lose to koja bi apata o je gusoke to ami mi mota mi lo lo bo pe fura mi ni ki gbe sokale wi pa be na no be so tu ka se danu le lori awon eniyan to ba ti de soru ni ale olu wa ti ri pe won ti pin fun awon eniyan nita to mo re ba wa lona jijin o le fi ran driver si ninu omi ohun o to be oju be lo bo le ni dale mo to wa ni segu ota logun se so fo olokada ko gbe lo si church awon mo pakeye cac agbo mafa ni gbogbo eniyan ti debe wa je won omo o agbe olorun genu aye gbogbo eyi te nda ore lore ko re ki program ko le ma tesi waju ore lore ma nwoto ore ti toni abada lori omo atomo omo in fact bo ti fe ko da ore lori oko re abi lori aya re ko si je to le fi ran jabo luwa ti nbe ti emi re nbe wa jere ore to da yi o e o ni tawo na o olorun baba alabiya mo o aye lo wa
7: hello hello prophet 090-6057-111-1. 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamo, a ò ní máa bọ́jẹ mọ́.
8: On the ones and twos.
9: Excuse me, Mr. DJ. You are listening to fresh music on Glow FM. You want the song? We press play.
0: Ikoni Glow FM, Akure, orisirisi ninu eyo kan.
10: You are listening to Glow 99.1 FM, refreshing.

0: àti olóhùn ọba allah ni pé bí a ṣe ń ṣe ìjọsìn ká máa yọ zakat nínú ọrọ wa torí pé ìlànà àti fọrọ má àti mímú ìdẹrùn bá àwùjọ ni èyí gan sì ni èròǹgbà àjọ zakat and sadaka foundation tí wọn fi mú ìdẹkùn bá tẹrù tọmọ nípasẹ ìwòsàn ọfẹ ìtọjú àwọn arúgbó gbígbé kànga dẹrọ ìpèsè owó aṣọ tó fi mú ìpèsè àwọn irinṣẹ ọwọ lónírànràn fáwọn tó kù díẹ káàtó fún láwùjọ bíbo aláwẹ nínú oṣù ramadan ṣíṣe àbẹwò sáwọn tó wà lọgbà ẹwọn àti bẹẹ bẹẹ lọ ẹyin náà wá nọwọ rẹ sí àjọ zakat and sadaka foundation ká tún lè tẹsíwájú nípa mímú ìdẹkùn bá gbogbo mùtúmù wa suite 10 east pavilion tafabalewa square shopping complex àdójúkọ icof lagos island ní zakat and sadaka foundation wà àti ní ìpínlẹ ọyọ ogun ọsun kwara edo abuja àti ondo telephone 01-295-0882 àti 080-3538-2911.
1: Fọ́pàlẹ́ àwọn àtàwà ní Ondo State lápapọ̀ pàtàkì lọ ní ìlú Àkúrẹ́. Àkúrẹ́ Central Mosque òun náà ni ọ́fíìsì zakat and sadaka tún wà. Àkúrẹ́ Central Mosque Ọba Adesida Road Àkúrẹ́ nọ́mbà tí a lè pè wá sí òun náà ni 0706440194.
0: Website zakatandsadaka.org. Zakat and Sadaka Foundation, ìdẹ̀rùn fún gbogbo mùtúmù wa.

0: Ekasan esiko owo lenu ise iroyin agbaye lamuwa lati Kani Glue 99.1 FM Ijapẹ Titakure Ade Bowale Ola Seni loni royin saju awon koko inu royin Egbe omo leyin Kristi yun kan lo ti ke si ijoba apapo lati mu adinkude ba ohun elo Ethiopia ohun Eritrea lo ti fagile ibasepo to wa laarin won leyin ijako akata to tun feju Trump ti jeje lati kolu Iran ti iwadi ba toka re pe awon lo wa nidi ikolu eleyi to wa ninu balu fly Dubai ekunre iroyin bo lona laipe eku tetileko Ẹṣeun tẹ ń gbọ́ wa ẹ̀kúnrẹ́ ìròyìn nìyí ẹgbẹ́ ọmọ lẹ́yìn kristi lórílẹ̀-èdè nàìjíríà kan ti pàrọwà sí ìjọba àpapọ̀ láti gbájúmọ́ mímú àdínkùdé bá iye owó oúnjẹ owó ọkọ̀ àti iná mọ̀nàmọ́ná níbi orílẹ̀-èdè nàìjíríà ti ń sàmì sí àyájọ́ òmìnira ọdún mẹ́rìndínláàádọ́rin ìgbòmìnira wọ́n tún ké sí ìjọba láti pèsè ohun amáratuni fáwọn aráàlú àti jíjáwéso bí ètò ààbò tó ń ti àlàyé pé Àwọn aráàlú ni ó gbọ́dọ̀ ní ìmọ̀lára àwọn àǹfààní àtúntò ọrọ̀ ajé léyìí tí ìjọba dáwọ́lé. Ẹgbẹ́ náà sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan látọwọ́ ààrẹ rẹ̀ Daniel Oko pẹ̀lú ìtọ́ka pé àwọn ọmọ Nàìjíríà tó ti farada àwọn ìnira fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ó nílò láti jẹ́ mùdùmúdùn àwọn ohun amáratuni. Àríwísí ọlọ́kan òjọ̀kan ló ti ń jẹyọ nípa ọ̀rọ̀ àpilẹ̀kọ ààrẹ Bọ́lá Tinúbú sáwọn ọmọ Nàìjíríà láyàjọ ìsàmì sí òmìnira níbi àwọn alẹ́nulọ́rọ̀ ti ṣe ń yiri àwọn ìlérí ààrẹ wò níbi ó ti sọ pé àwọn àsìkò ìnira látàrí àtúntò ọrọ̀ ajé ti di ohun àfìsẹ́yìn báyìí àti pé àsìkò tító tí àṣeyọrí yóò wọlé dé bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ló ń kọminú lórí ìdojúkọ tí ń bá àwọn aráàlú fínra láòkò yìí ṣùgbọ́n ààrẹ sọ pé ìgbàgbọ́ wà wípé àwọn àǹfààní àtúntò ọrọ̀ ajé ni yóò sun àwọn ọmọ nàìjíríà bọ̀ tó fi mọ ìpèsè iṣẹ́ àti àdínkù iye owó ohun èlò lọ́jà lásìkò tó ń fi èsì sí ọ̀rọ̀ ààrẹ òǹkọ̀ròyìn kan dúnú kò gbára sọ pé àwọn ọmọ nàìjíríà ni ó gbọ́dọ̀ kó ipa tó jọjú láti béèrè fún àyípadà tí wọ́n ń fẹ́ látọ̀dọ̀ ìjọba ẹ̀wẹ̀ aṣòfin nígbà kan rí dákókò Peterside mẹ́nuba àwọn tó ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé bó tilẹ̀ pé Nàìjíríà ni àwọn ohun àlùmọ́nì ibi ó ti ń pè fún àlékún akitiyan láti pèsè ohun amáyédẹrùn àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ fáwọn olùgbé. Ní báyìí orílẹ̀-èdè Ethiopia àti Eritrea ló ti fagilé ìbáṣepọ̀ pẹ̀lú ara wọn níbi ìjàkú akátá ṣe ti ń tẹ̀wájú nílùú Tigray. Addis Ababa ló fi ẹ̀sùn kan Eritrea fún ṣíṣe àtìlẹ́yìn fún ìjàgbara àwọn ènìyàn Tigray. Léyìí tí wọ́n ti kógun wọ àwọn agbègbè kan tó wà ní orílẹ̀-èdè ọ̀hún bíi Afa àti Amhara níbi Ethiopia sọ pé wọ́n máa lé àwọn òṣìṣẹ́ mẹ́jọ tó ń ṣojú ìjọba Eritrea kúrò lórílẹ̀-èdè ọ̀hún. Eritrea lẹ́yẹ òṣọ́ka náà ni wọ́n ti fi òrànṣẹ́ o tó yìn sọ pé wọ́n ṣetán láti pínyà pẹ̀lú Ethiopia níbi ogunlọ́gọ̀ àwọn ènìyàn ti gbẹ̀mí mì lẹ́yìn ìjà tó padà gbéraṣọ lọ́sẹ̀ tó kọjá. Ìròyìn ti jẹ́ kó dìímọ̀ pé olótú ìjọba orílẹ̀-èdè Guinea nígbà kan rí Sigia Touré ni yóò tẹ̀síwájú ṣíṣe àtìpó nílẹ̀ òkèrè bó tilẹ̀ jẹ́ pé ó ti jáde láyé níbi àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti sọ wípé orílẹ̀-èdè Ivory Coast ni wọ́n máa sin sí. Ẹni ọdún 81 náà ni ó papòdà ní Paris lọ́sẹ̀ tó kọjá níbi ó ti lọ rí gba ìtọ́jú lẹ́yìn àìlera nílùú Abidjan. Touré ni ó ti ṣe àtìpó ní Ivory Coast láti ọdún 2021 lẹ́yìn ìdìtẹ̀gbàjọba àwọn ọmọ ológun tó gbé èkú ìdá ìjọba lọ́wọ́ ààrẹ Mamadi Doumbouya. Ìjọba ológun orílẹ̀-èdè Guinea-Bissau ló ti kọ̀ láti fi ààyè gba ààrẹ tẹ́lẹ̀ rí Umaru Ambello láti padà wá sí orílẹ̀-èdè náà tó ń ti àlàyé pé kò sí ètò fún ìdáàbòbò rẹ̀ bí ó ti ń pinnu láti padà sórílẹ̀-èdè ọ̀hún. Ambello lẹ́ni tó ti ń ṣe àtìpó ní orílẹ̀-èdè Morocco sọ pé òun pinnu láti darí padà sílé láti wá díje dúnpọ̀ ààrẹ nínú ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ kẹfà oṣù kejìlá. Nínú àtẹ̀jáde kan lánàá àwọn adarí ìjọba ológun náà sọ pé ipinrin na ni won se fun anfani aborileede ati ifesemule alaafia iroyin agbaye le ntete si lati kanni glow 99.1 fm ijapwe state akure kabo pada e seun te wa nibe iyoko iroyin agbaye tosan toni ni ye are orile de russia vladimir putin so pe russia ni yo lo gbogbo ipa ati ohun ija to wa larawo to re bi enikeni ba se ikolu si ilu kaliningrad putin tenu mo pe ki se pe moscow ndun koko mo enikeni sugbon o n fi esi si ati jade latowo awon adari to wa ni apa iwo orun lagbaye wi pe won pale mo fun ogun ni odun 2029 ati tabi odun 2030 russia ti fi esu kan ajo nato wi pe won pale mo lati di awon inu ibode re nibi ti won ti pala pelu awon orilede bi lithuania ati poland pelu ikilo wi pe won o ni wararo lati se amulo ohun ija nuclear bi apa iwo orun yani bi apa iwo orun ba fe ja kaliningrad gba ku lara orilede russia orilede taiwan ni o ti ra oko furufu digboluja kan ta mo si f16v loni nibi orilede na ti se njawe so bi ohun ilu omo ogun re lati dola ikolu orilede china awon oko furufu digboluja na ni o wa lara adehun oni bilionu mejo dola ti won fenuko lati ra nibi won ti fenuko lati ra oko balu berin de ladarin ti won bowolu ni sa akoko isejoba re Donald Trump ite ogba awon oko digboluja on ni o waye nibi Taiwan ti se nduro de ibowolu rira awon ohun ija oni bilionu 14 dola miran leti Trump ti mu idadu de basaju leyin ti orilede China tako lakotan are orilede America Donald Trump lo ti se lere lati ro ojo ado loro si orilede Iran bi iwadi bato kare wipe Iran lo wa nidi ikolu si awako balu lasiko irin ajo lo si orilede Israel ikilo Trump lo nwaye leyin ti orilede United Arab Emirates UAE se igbera so iwadi si isele na lati mo boya o je ise awon agbesumo mi tabi wipe olutu ati wipe olutu ijoba Israel Benjamin Netanyahu ti so pe afransi na ni won ti yi lokan pada si ti di alakataki ti esin Saudi Arabia so pe ajumowa ko balu na ni awon eso alabo ni won ti gbe lo si ile iwosan fun itoju lole the United Arab Emirates iroyin agbaye fun tosan toni lati kanni glow 99.1 fm akure koni ju bayi lo ko tu wa si idanuduro won yi lawon kokwe ni iroyin ta menuba le kan se ativi toyin lezi pe egbe omo leyin christi lorilede nigeria kan ti kesi ijoba apapo lati mu adinkude ba iye owo nje ati ohun elo loja ativi toyin lezi pe orilede ethiopia ati eritrea lo ti fagile ibasepo to wa laarin won leyin ti ijaku akata tugbo fejuke ni ose to koja ni agbegbe tigre gege lati bitun lezi pe are orilede America Donald Trump lo ti jeje lati ro ojo ado loro sorede Iran bi iwadi ba toka pe awon lo wa nidi ikolu ninu oko balu fly Dubai nje abomire lori iroyin agbaye fun tosan toni lati koni glow 99.1 fm ijapwe state akure nibi ayo bami eni ti lo ti sejo lutu royin lemi adebowale ola se ni fito yin leti e seun te tete gbo e ma ya se
1: Blow FM 99.1 akure e wenu le ke e wenu oko tori yin la se wa
2: Every day from the heart of Akure, this is Glow 99.1 FM.

0: will ginger our spirit and set us in the mood for the weekend. Wazobia High Life. If you call it Doromi, I can't go. Better Hausa music, even Calabar music. Benin music, all High Life. Making us one Nigeria. With fun, happiness, and joy. Make it a date with Mr. Sam, Original Daddy-O. Every Friday by 5 p.m. to 6 p.m. on Glow 99.1 FM. Ijabo Stay.
1: Kílù mọ ètò ó balẹ̀ bí ọwọ́ ara ojo ètò kan ṣoṣo bí ẹgbẹ̀rún rú ẹ̀ ìdánlọ katapila ọkọ̀ òkè ó ti dé sórí ìkànnì yìí Glow 99.1 FM ètò akọ́ni lọ́gbọ́n tó dùn yàn gbàyàngbà tí gbọ́ngbọ́n kan sí ni abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí abala àkọ́kọ́ ní ẹ̀fẹ̀ àti àwàdà lónìí rànran níbi tẹ́ ti máa rẹ́rìn kéékèèké nígbà tí àwọn atọ́kùn bá ń fẹ̀fẹ̀ àtàwàdà pẹ̀lú àwọn odù ọlọ́jì kàbìtì kàbìtì tí pàrònú ẹ ní rẹ dá yín lára yá abala kejì ni ẹ bá wa dá sí kíni kí n ṣe níbi tá ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ń ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá èèyàn tó sì nílò ìmọ̀ràn abala kẹta ni ẹ mú nọ́mbà ẹ jẹ̀bùn tẹ́ẹ̀tì láǹfààní àti pé mú nọ́mbà tẹ́ẹ̀sì jẹ̀bùn tó nítumọ̀ ìdánlọ ọjọ́ Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ ní o lórí ìkànnì Glow 99.1 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ 9 to 10 p.m. àwọn ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ tó dántọ́ méjì Adébíyí Àbáyọ̀mí àsọ̀rọ̀ tẹ̀fẹ̀ tàwádà tí gbogbo èèyàn mọ̀ sí MC Decent pẹ̀lú Ọláyẹmí Adékúnlé agbólóhùn bí ọ̀jẹ̀ amúlẹ́nu bí abẹ ni ó máa tọ́kùn ètò ọ̀hún ìdánlọ ètò yẹn kà sí àràogun.

0: kiddies, guess what? Your favorite children's radio show is back.
1: Go Kiddies is back bigger, brighter and more exciting. Get ready to learn, laugh, play games, hear amazing stories, answer fun questions and discover beautiful life values every single week.
0: Wow! What time is Go Kiddies?
1: Catch Go Kiddies live every Saturday from 4 p.m. to 5 p.m. One full hour of fun, learning, music, games, stories and exciting callings just for you.
0: And it's hosted by our favorite auntie on radio.
1: Auntie Rachel! Tell your friends, tell your classmates, tell your brothers and sisters, don't miss Glow Kiddies every Saturday from 4 p.m. to 5 p.m. Where children learn, laugh, grow, and shine. Glow Kiddies, keep glowing.
2: Iron bars will bend and break, bend and break, bend and break. Iron bars will bend and break.
3: Tó tú are re o
4: je mo pe iriri aye kan o pa ni
3: o polo ma mu ko ni
4: be mo sore ko gbe mi lowo ikakan ninu ni
3: eni ija o si de ba ni para ale re lokunrin awujo olore le totutu to le bi osu
4: yo si ma waye lagun meje irole
3: 7 p.m.
4: gbogbo Saturday
3: pelu lulu fe yin
4: omo ba Sunday oye diro
3: Sunday gbowo oro
4: gbowo ede
3: papa jeje ti o feran ejo lori ikanni yi
4: awujo olore
3: bi ta won eniyan le ti ma ke gba mi gba
4: lori awon ilakoja won
3: ti a o si do ti ri woye wa ojutu si awon ipenija na
4: gbogbo eni to ba fẹ wa sori eto yi
3: won ti gbodo wa laye ka glo fm ṣaaju
4: eto to gbera so
3: eyi u pẹlu eri to daju nipa iranlọwọ ti e nilo
4: ṣe nilo iranlọwọ ni
3: tabi iwo na fe darapo mu awujo awon eniyan anu to nro ni lọwọ
4: pe sori
3: 090-324-698-43 awujo olore di osupa to letente
4: e tun gba yi yewo
5: oru ologo
6: oru o ma ṣe
5: ètò tí wọ́n ṣàgbékalẹ̀ fáwọn ọmọlẹ́yìn kristi ètò tó nímesí tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ ọlọ́run tó tún jẹ́ kí gbàgbọ́ ẹni àti ìrètí ẹni kí ó fẹsẹ̀ rinlẹ̀ èdìdì májẹ̀mú láàrin ọmọlẹ́yìn kristi abala àkọ́kọ́ ní fìyìn fọlúwa orin àtìyìn la fi lè rí nǹkan gbà látọ̀run wá a tún máa láǹfààní láti lè máa jẹ́rìí ìságbára ọlọ́run ọ̀rọ̀ láti inú ìwé mímọ́ ni ó tẹ̀lé tó jábalẹ̀ lẹ́ẹ̀kejì ètò yìí tún wà fáwọn ìránṣẹ́ ọlọ́run láti lè wá dá gbogbo ayé lójúlówó ẹ̀kọ́ ọ̀rọ̀ láti inú bíbélì wá abala lẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ yànjú nípa àwọn onígbàgbọ́ lára ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tọ́pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ tí a ń kojú abala lẹ́ẹ̀kẹrin ní ìrìn àjò nínú ìrere àwọn gbajúgbajà ajínrere lè máa láǹfààní láti bá pàdé òwúrò ológo ní èdìdí májẹ̀mú láti lè bá jésù jọba àǹfààní bẹ fún yẹn oníléeṣẹ́ ńlá ńlá àtòníṣòwò kékèké gbogbo ilé ìjọsìn tí wọ́n bá fẹ́ ṣe sọjí àti àjọ̀dún ètò yìí ni ó mọ wáyé ní gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ Sunday látago méje àbọ̀ àárọ̀ sí ago mẹ́sàn-án àárọ̀ nìkànnì Glow 99.1 FM kíkí owó ọlálẹ́yẹ ni ó mọ tukọ̀ ètò ọ̀hún ẹ lè mọ pé sórí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ yìí 0706427-7018 ní òwúrò ológo káde gbàbẹ̀ wọnú ògo tuntun.
7: O ti de o eto ke eto kan ti ba fe fe dore o ya dede oluwadu ya sa sategun o ya ti sategun o ya shurugudu shurugudu o de wo ninu ile lori eto kan ti a pe ni iriri oni bara customers experience ni gbogbo ojo isimi Sunday be lati agogo meta si ago meta abo 3 to 3:30 p.m. iwonta ni iwonra ni tabi onise owo ni o ati agbasese ati be lo ni o bawo ni iriri yi pelu oni bara yin abala akoko lori eto yi o na la pe ni iriri oni bara nibi ti a ti ma yanan na oro ibasepo laarin awon oni bara meji abala keji lori eto ilape ni ide oye ko ribe nibi te o ti ma pe kelu tesi ma dashi eto atoku eto na dada oluwatuyi ak kikiyun omo ijoba orun fun ipolowo oja epesi 081-30-55-6381 eto iriri onibara tose customer experience e ma salai gbo ni gbogbo ojo Sunday 3 p.m. to 3:30 p.m. ago meta si ago meta abo lo ma waye ti ose yi e ma salai gbo o lori glow fm 99.1 fm ni ilu akure ni igapu ibe lo ti ma waye e o ta atajere ami ni ke jase
8: satolo jesu pomore e se
9: koni igba irawo ko le mole to supa ade ori oki ojo teye keye glow 99.1 fm akure agbaletu

0: kàyéfì ńlá.
1: Ìṣẹ̀lẹ̀ láàbí ò ní ìṣẹ̀lẹ̀ sí wa.
0: Kàyéfì ńlá.
1: Ìṣẹ̀lẹ̀ là lórí ìjàmbá rílu àríyálù kò ní ìṣẹ̀lẹ̀ sẹ́nikẹ́ni nínú.
0: Lágbára lọ́wọ́ lọ́hùn ìṣẹ̀lẹ̀ là lórí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bí ìṣẹ̀lẹ̀ là lórí kò ní ìṣẹ̀lẹ̀ lọ́ọ̀dẹ kó wa wa. Kò ní ìṣẹ̀lẹ̀ ní sàká ni wa. Bẹ́ẹ̀ sì ni àwa fúnra wa náà ní tọrọ ń bọ jọgọdì ní tọrọ bọrun ní tọrọ ń bọ sọlọ. Lágbára lọ́wọ́ lọ́hùn ìṣẹ̀lẹ̀ tí ń ṣe lókunjọkan náà ni a ní ká mú wa sí etí ìgbọ́ yín gẹ́gẹ́ bí a ti mọ̀ ṣe lọ́jọ́ ajé àti ọjọ́ etí nìkan ni glow 99.1 FM láago kan àbọ̀ sàn bí eléyìí náà ni àmọ́ ń wádìí tó ká tún mú iṣẹ́ ọ̀hún ṣe báyìí ló ní ràbádì gan kí a mọ̀ fi ṣe rárá láti ìpínlẹ̀ Ondo ta wà yìí jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí kí n mú kókó ìròyìn kan wá láti ọ̀dọ̀ tèmi àjọ amúnimọ̀dá àti àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò lọ́kùnjọ̀kan iná ni wọ́n ti wọ èèyàn mẹ́fà lọ́lẹ̀ ẹjọ́ ò lórí pé wọ́n gba ilẹ̀ lọ́wọ́ onílẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe ìwà arúmọjẹ lọ́kùnjọ̀kan nílùú Àkúrẹ́ ta wà yìí.
1: bákan náà ìròyìn kan náà lọ́mọ̀ jẹyọ láti ìpínlẹ̀ alámúlétí ìwà tí ń ṣe ìpínlẹ̀ Èkìtì ni wọ́n jẹ́ pé wọ́n ní ọlọ́kadà. Ojú pópó èyí FRSA wọn ni bó ti ń kọlù tán báyìí o àfìgbà tó na pápá bora tí òsè kan fi ṣèkú òfin gbé òun.
0: Ó dára láti ìpínlẹ̀ Èkìtì ọ̀hún kan náà wọ́n ní wọ́n ti wá ọkùnrin kan ó di ilé ẹjọ́ lórí pé ó fìyà jẹ òṣìṣẹ́ ọlọ́pàá kan nípínlẹ̀ Èkìtì.
1: Bákan náà ni ìròyìn kan náà mọ̀ ti bẹ̀rẹ̀ sí ń ṣí aṣọ lójú eégún o ó sì ṣe àlàyé ó ní ẹ wo ẹni mọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní kẹ́ ẹ sì gbọ́ mi ọ̀nà tí mo gbà tí mo fi dẹ́mi olólùfẹ́ mi èyí ń obìnrin légbodò lẹ́yìn ìgbà tí gbọ́n gbódò rúṣọ fùrọ̀dẹ́yìn kan tó ṣẹlẹ̀ pé a ti kó àìsàn HIV.
0: Ọlágbára o láti ìpínlẹ̀ Rivers wọ́n ní wọ́n ti fi sìnkú òfin mu ọkùnrin kan lórí ẹ̀sùn pé ó ṣá bàbá tó bí lọ́mọ ó ṣá láṣàpá nípínlẹ̀ Rivers kí ló fà bíkọ́sì ẹ̀gàn amọ̀jẹ̀kẹ̀gbọ́ lọ́sàn-án tòní.
1: kókó làwọn ìròyìn náà tí ó jẹyọ lónìí ní orí ètò yìí bó ti ẹ̀jẹ̀ pé bíi méjì mẹ́ta la láǹfààní àti orí ọ̀fẹ́ láti mú kókó rẹ̀ léde lónìí ẹ mọ̀ gbọ́ gbogbo bó ti lọ bó ti bọ̀ ìrìn àjò tá a jọ rìn lórí ìròyìn náà ẹ jọ mọ̀ gbọ́ lọ́rùn lónìí nù ni lórí ètò yìí ètò wa kàyéfì ńlá.
0: Bẹ́ẹ̀ni olúwarẹ̀mílẹ́kùn ìdòwò lorúkọ tèmi ò mú kí yín pé ẹ káàbọ̀ sórí àkótán ètò yìí lè jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí àbí ṣó sì dárúkọ rẹ.
1: Bẹ́ẹ̀ n ò kó kọ mi sápò wa.
0: Ó dáa.
1: Alade ti ń jẹ́ Adéníyì ló kọ tí mò ń jẹ́ bàbá oníkẹ̀kẹ́ worldwide only over graduate in the universe olówó orí ìyálọ́jà kan ṣoṣo nílé omi àríwó yágbéra sọ.
0: Láti ìpínlẹ̀ Ondo ta wà yìí wọ́n ní àjọ amúnimọ̀dà EFCC àti iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ondo ló ti wọ ọkùnrin mẹ́fà lọ́lé ẹjọ́ lórí ẹ̀sùn pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gba ilé onílẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe jìbìtì iye owó tó tó 1,18,000 náírà wọ́n ní lórí ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n mọ̀ ti ṣe ìgbẹ́jọ́ eléyìí o níbi tí àwọn afurasí ọ̀hún ti fojú hàn níwájú adájọ́ ọmọ́tòṣọ́ nínú ìgbẹ́jọ́ kínní ni wọ́n ti wọ ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Alakẹ́ Káyọ̀dé lórí ẹ̀sùn mẹ́ta tó ní í ṣe pẹ̀lú ìdìpàǹpá mímọ gbalẹ̀ nílẹ̀ àti mímọ ṣe àwọn ìwà jìbìtì kan ní agbègbè Ìgúnṣin nílùú Àkúrẹ́ ta wà yìí ẹni tó jẹ́ agbèfọ́ba nílẹ̀ ẹjọ́ ọ̀hún EO Akintan ó sọ fún ilé ẹjọ́ ọ̀hún pé ọ̀gbẹ́ni Káyọ̀dé àti àwọn ẹlòmíín tí wọ́n jọ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n sì ti fẹsẹ̀fẹ ni wọ́n wu ìwà yìí o láàrin ọdún 2024 sí ọdún 2026 ta wà yìí níbi tí wọ́n ti gba plot ilẹ̀ márùn-ún tó jẹ́ ti ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Akínsọmínú Olúbùnmi bẹ́ẹ̀ sì ni Akíntan yìí ó mọ̀ jẹ́ kò di mímọ́ o oníṣẹ́ rí àwọn ẹ̀sùn tí wọ́n kà sí ẹsẹ̀ Káyọ̀dé yìí ìní olódì sáà abala kankan nínú ìwé òfin tí ń tako ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ondo nígbà wọ́n sì bí i pé ṣó jẹ̀bi àbí kò jẹ̀bi o ó lóun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun wọ́n wá sún ìgbẹ́jọ́ rẹ̀ báyìí odi ọjọ́ 19 oṣù kẹwàá ọdún ta wà yìí nínú ìgbẹ́jọ́ míì ni wọ́n ti wọ èèyàn méjì tórúkọ wọn jẹ́ Kehinde Olomola àti Adonlawo Victoria lọ́lẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn pé àwọn náà gbalẹ̀ onílẹ̀ kódà wọn ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ mọ̀ gbé àwọn ìgbésẹ̀ kò tọ́kàn àwọn afurasí méjì yìí náà àwọn náà wọn ni wọn ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ni kí wọ́n sún ìgbẹ́jọ́ tiwọn náà sí 28 oṣù kẹwàá ọdún ta wà yìí tàbí kẹ̀ kí wọ́n gba béèlì wọn pẹ̀lú owó tó tó 1,000,000 náírà lẹ́nìkan kan wọn ò pẹ̀lú òní ní dúró méjì ní iye kan náà ní ìgbẹ́jọ́ kẹta ni wọ́n ti wá ẹnì kan tórúkọ rẹ̀ ń jẹ́ Báyọ̀dé Abídẹ̀mí ẹni ọdún mọ́kànlé ní àádọ́ta Báyọ̀dé Fabilọ́lá ẹni ọdún mọ́kànlé ní àádọ́ta àti Adébùsúyì Báyọ̀dé ẹni àádọ́ta ọdún lórí pé wọ́n ṣe jìbìtì mílíọ̀nù méjì dín ní ogún lówó náírà wọ́n ni wọ́n ṣe gbájú ẹ̀ fáwọn èèyàn kan ní ọba ilé nílùú Àkúrẹ́ tá a wà yìí àwọn náà wọ́n láwọn ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wọ́n wá sun ìgbẹ́jọ́ ọ̀hún sí òní gangan ti ṣe ọjọ́ kejì oṣù kẹwàá ọdún tá a wà yìí àbájáde ìgbẹ́jọ́ yìí kò tí ì wá síta tó bá ti jáde á tún mọ̀ jẹ́ kẹgbọ́ the hope ni wọ́n kọ sí níbẹ̀ gan lẹ́tùn kan lọ́sàn-án tòní.
1: The admission ṣe wípé wọ́n lu àwọn èèyàn jìbìtì.
0: Wọ́n lu àwọn èèyàn jìbìtì wọ́n sì ń gbalẹ̀ onílẹ̀.
1: Ìròyìn kan náà ti ń bẹ ní iwájú mi lọ́wọ́ mi báyìí láti ojú ewé kan náà ròyìn the hope mọ̀ ni o ni láti ìpínlẹ̀ Alámúlétì wa nígbà tí ròyìn kan ti jẹ́ kó dé mọ̀ pé ọlọ́kadà kan mọ̀ lélẹ́yìí ó mọ̀ ti kọlu ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ojú pópó èyí ohun tó jẹ́ pé tí wọ́n pa wọ́n ní wọ́n kọlu ẹsẹ̀ kan rẹ̀ ó pàdánù ẹsẹ̀ kan rẹ̀ lójú náà láti fi pé kí òun kó lè mórí bọ́ kúrò lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ẹ̀ṣọ́ àjọ ẹ̀ṣọ́ ààbò ojú pópó èyí ohun tí a mọ̀ sí road safety òun náà ló ti mú kí ọ̀kan nínú àwọn ọlọ́kadà kan ti ń bẹ ní ẹ̀ka ti ìlú ìgèdè nípínlẹ̀ èkìtì ló ti lọ kọlu ẹnìkan ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ààbò ojú pópó èyí ohun tí ó sì gba ẹsẹ̀ kan kúrò ní ara rẹ̀ gẹ́gẹ́ bí ròyìn náà bó ti wí wọn ni bí wọ́n ti rí mọ̀ wípé ọkùnrin yìí bó ti ń sáré bọ̀ tí ó dẹ̀ ń sáré àsápojúdé èyí ni ọjọ́ kìíní tí ń ṣe oṣù kẹwàá tí ń ṣe october 1 ọdún 2026 ni ó mọ̀ ń wò níwò wípé ẹ mọ̀ jẹ́ kí àwọn ará bí kí wọ́n fi ṣìkún òfin mú mi o òun náà ló lọ́ọ́ fi kọlu ẹni tá ń wí yìí wọn ni bí ó ti ń sá eré ọ̀hún lọ tí ó lọ kọlu ẹni náà ló gba ẹsẹ̀ kan ní ọwọ́ ọlọ́kadà ẹni tí ń bẹ ní ojú pópó náà tó jẹ́ pé ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ ààbò ojú pópó ọ̀hún wọn ni wípé ọ̀kan nínú àwọn ẹsẹ̀ kọláwọlé ọ̀hún ti ṣẹṣẹ ó sí rẹ̀ ó náà ni ó ti fi tamkande kan kiri kan báyìí lọ́wọ́ tí a wà yìí wọn ni dìgbàdìgbà ni àwọn tí ń jẹ́ ojúkò rẹ̀ àti àwọn ojúgbà rẹ̀ ni wọ́n gbé dìgbàdìgbà tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó nípọn ǹjẹ́ bóòrò ló ti rí bóòrò ọ̀dọ̀ náà ti rìn ẹ lọ sí ojú ewé kan ní ìròyìn the hope ẹlòkàlẹ̀ tó kù ń bẹ̀.
0: lójú wẹ́rẹ́ oyin the hope ọ̀hún láti ìpínlẹ̀ èkìtì náà ni mo wà wọ́n ní wọ́n ti wọ́ ọkùnrin kan òdìlẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn pé ó fìyà jẹ òṣìṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ sì ni ó dí i lọ́wọ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ ilé-ẹjọ́ májísrèètì ńbẹ nílùú àdó-èkìtì ló mọ̀ ti gbàlejò ọkùnrin kan ẹni ọgbọ̀n ọdún tórúkọ rẹ̀ ń jẹ́ ọmọ́tòṣọ́ Ebenezer Ilésanmi lórí ẹ̀sùn pé ó dí òṣìṣẹ́ ọlọ́pàá kan lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ó tún fìyà jẹ òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún àgbẹ̀ ìfọba nílé-ẹjọ́ náà ASP Akinwale Oríyọmí sọ fún ilé-ẹjọ́ pé ẹni àfẹ̀sùnkàn yìí iná ni ó ń di rìpẹ́tọ̀ Akérèdọ́lù ọdún ayọ̀ lọ́wọ́ nígbà tí ń ṣe iṣẹ́ ìrìjú rẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà yìí nìkan bíi aago 5 ààbọ̀ ìrọ̀lẹ́ nílùú Àdó-Èkìtì Oríyọmí ọ̀hún tẹ̀síwájú pé lọ́jọ́ yìí kan náà ni ẹni tí àfẹ̀sùnkàn yìí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ ọmọ́tòṣọ́ Ebenezer yìí tí ó tún ṣe bẹ́ẹ̀ mọ wo àwọn ìwà kò tọ́kàn léyìí tó lè da omi àlàáfíà ìlú rú wọ́n sì ní ó láwọn abala kankan o léyìí tí ń tako ìwà tí arákùnrin yìí wù nínú ìwé òfin tí ń lèdù sí ìwọ ọ̀daràn ti ìpínlẹ̀ èkìtì léyìí tí wọ́n kọ ní ọdún 2021 ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ẹni àfẹ̀sùnkàn Olúwafẹ́mi Alábí ó rọ ilé-ẹjọ́ ọ̀hún láti fi ààyè ìgbọ̀wọ́ sílẹ̀ fún oníbàárà ọ̀hún ó lọ́wọ́ mú kí adájọ́ ilé-ẹjọ́ náà ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Adéọ̀sùn ó ní kí wọ́n gba owó arákùnrin ọ̀hún pẹ̀lú 100,000 naira kí wọ́n sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún tá a wà yìí di hope ni wọ́n kọ́ sí níbẹ̀ gan lẹ́tì ká
1: lójú tó sùn tó ní. ló mọ̀ ń bẹ ní iwájú mi ọmọbìnrin wípé wọn ò jẹ́ kó sọ kalẹ̀
0: tàbí tó náà wọ́n kan
1: ìròyìn tí ń bẹ lọ́wọ́ mi bó ti rí náà nínú ìròyìn náà lọ́kàn ńlá ẹnìkan mìlélẹ̀ yìí o ó ti bẹ̀rẹ̀ sí ń ká borogboro ẹni àfúrásì kan ni ó ní iṣẹ́ ẹ fẹ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ mi mìlélẹ̀ yìí o ọ̀nà tí mo gbà tí mo fi dẹ́mi olólùfẹ́ mi obìnrin légbodò lẹ́yìn ìgbà tí àwọn nǹkan kan ti ń ṣẹlẹ̀ wípé ó ń lọ lórí ọ̀rọ̀ àti ní HIV ní HIV ọ̀dọ́mọkùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ ọ̀pára ṣíbú ike tí ń jẹ́ ni ọgbọ̀n ọdún ìyún emmanuel ló ti sọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ ní ìpínlẹ̀ enugu to si ka bere se nka boroboro bi pe ohun to sokun wa to n fi se kupa odomo benin kan to je ololufe ohun ti se ni odun bi meta din logbon to ko re nje sin yere Rosemary Ugo onene awon wahala kan ati sula sulegba aje egbura ni ye to suyo lori oro pe ati ni HIV ane woni eni afurasi ohun onuro bere si nka boroboro nigba to te pe ti eni si o je alukoro ile ise olopa ipinle na SP Daniel Nduke ti o bere si nfi oro jomi toru oro pelu re ti o foro jewo pelu re ni ile ise olopa ohun leyin to ko to fi sowo si ori ero ayelujara ni ojo Friday won ni ile ise olopa je ko di mimo wi pe won ni eni ti o je olopi ohun ona lo je okan ninu awon akoko gboye imo nipa ti isegun isofin toto eyo ne yara isayipiyewo si ago ara eni to nbe ni ile ise kan ti ile ikone kan ti nbe ni ilu enugo ti a mo si the medical laboratory science Institute of Management and Technology tin beni enugun leyin to je pe nse lo sese pari do sese a se pari ninu eko re won ni gbe bi oro na won ni isele na lo sele ni ojo kokandilogun ninu osu kesan odun 2026 mo ni leyin re ni ugu ni o ma je ko dimo wi pe ohun o le ma ba eni to ti ni aisan HIV ko ma ba gbe papo o lo nfi fi se kini elo soju ewe kan ni woroyin punch elo kan le itukun be
0: woroyin punch won na ni be lowo temi ye sugbon ipinle rivers na ni mo ti ri royin kan won ni owo titi arakunrin kan lori esun pe o sa baba to bi lomo o sa lasapa titi di oju iku ile ise olopa eka ti ipinle rivers no ti fisi kun fi mu eni ti oruko re nje sex lori esun pe o sa baba to bi lomo pelu ada alamu ti di igba ti emi fi bo lenu baba re ohun ni agbe pipeline ni rumo kurushi ni joba ibile obiwapo ni ipinle ohun ile ise olopa ni ipinle rivers so pe ohun si n to mi pin in to fa because isele ohun at last le mo idi abajo gan ti omo fi pa baba re ni ipinle rivers sugbon in to te awon akoyin lowo ni pe fun igba bipe na ni baba yi ati mo so fun omo re pe sura won ogun loro to n gbe lura yi yo pada sakoba fun o ni koda yo pada si o ni suta won ni latari bi baba re ohun ati mo so fun ni gbogbo gba ina ni o fi fa ponpo ibinu yo afi bo ti gbe ada alamu ti o si sa baba re ohun lasapa won ni ke wa mo wo abi amo ku oro mo wo ba ya omo ohun ti se ise oluko ina ni o ti lo si ibise nigbati isele yi sele sugbon o kin oro ti awon osoju mi koro ti won so fa awon akoroyin won ni baba re ohun ati mo so fun omo re pe ki o yago fun a n gbe ogun oloro lura won ni sugbon ingba ti o wa pada wa sele bayi omo sa baba re pa ni ipinle rivers eni to je agbenso fun lese olopa ni ipinle rivers sp blessing agabe o fi idi oro yi mule o oni looto na ni omo ohun ti o gbe irufe igbese bi eleyi ati pelu pe ilese olopa ni ipinle rivers won ti fi si kun ofin mu omo na itin be lakata won bayi ni bi won ti ko iroyin na jo punch letter ni be ni mo ti mo fun yin losan toni
1: omo ti o se ku pa wa olohun ba ko mo mo fi fun wa
0: ami ase edua
1: iroyin kan lele itin be ni waju mi o lati oju ewe kan no iroyin punch won eni kan leleyi o mo ti gbe mimi awon meta mi ni an farapa yan yan ni bi ewu isele jamba oko popo oju ona kan to sele ni ipinle Eko ilu kan tin je ko di mo wi pe olodan eni kan o na ni o ti gbe kuru je lowo ebora nigbati awon bi meta miran to je pe ti an farapa yan yan ninu ewu isele jamba oko ti o sele laarin oko kan ti a mo si eyun oko ayokale Lexus Jeep 350 ni koko na Coastal Road inward ni eyi to lo si Eko Hotel nipinle Eko lohun won ni isele la lori ina lo sele ni kutukuto wuro ojo Friday ti se oni yi oro yi inu mo jeyo ninu atejade oro kan leyi to je pe en to je eka eka eto alukoro ati ti oro ibun awon ara ilu gbo ni ti ajo kan to ri si oro igbokegbodo oko nipinle Eko ti a mo si Lagos State Traffic Management Authority eyun Adebayo Taufik ninu atejade oro re ninu ti je ko di mimo wi pe se ri oko jeep Lexus yi ti number re to je LSZ 554 KV o na ni o kan dede so ijanu oko re danu ti o mo bi to mo ya si mo ko to ri pe o lo si a lo ko lu eti se ti opo kan tin be nbe afi to afi gba to bere tin takiti bi obo pon pon pon ni bi e bi melo kan e lo so je we kan ninu iwe royin punch lo ka ile isukunba
0: iwe royin punch ohun na ni mo gbade ipinle sokoto baye won ni won ti fi sikun ofin mo afurasi bandit kan pelu ewure to ji ni ipinle sokoto ile se lopa ni ipinle sokoto lo ti fi sikun ofin mo afurasi aserubalo kan bandit lori esun pe o lowo ninu pe won ji awon ohun osin nilu gidamadi ni joba ibile tangaza ni ipinle sokoto ohun won ni afurasi yi na ni owo te ninu oja nibi ti o ti mu ewure ohun lo lati lo reta won ni sugbon nigba ti mu ewure yi lo eni to ni ewure ohun gangan wa ri ewure re o wa ni ewure mi re ati pelu pe eni ti o mu ewure ohun wa si oja na ini nbe lara awon ti won ti se akolu si ilu ohun ni ojo ke dogbon ojo ke dogun osu kesan ta lo tan yi ti won si ko awon ohun osin ti won ko japa won ni kete ti won ti kefin pe afurasi yi bayi ina ni olowo ninu igbese yi ini won ti fi sikun ofin mu eni to je agbenuso fun ile ise olopa ni ipinle sokoto o fi ijoro omule pe awon olusewadi tin be lori oro yi lati le mo kule kule ati lati le to ipin awon akegbe eni ti won fi sikun ofin mu yi kawon na ki won ba le fi mu kata ofin ni botito ati ni botiye ni ipinle sokoto punch letter ni be gan ni mo ti mu wa fun yin
1: yin be nle to te pe to ye kaka lori eto yi loni sugbon nitori ijoba akoko wa awon koko ona lati mu wa a de ti tu pere pere re eleka bere se nambe ninu awon royin ta ti ka ka le jo gbora wa kule kule keyin na ke le fi imoran yin ke le fi lede ka jo pe ke lu number to wo ori ite si waju opo yi na ni
0: 0055511110 tabi 0706677182
2: kawe
0: fun la se wa o
2: I'm going to go to the house. Ikeji pe a bandi sino totology ewureku ehn alagba olona asino be a ma tu da olona atanona atatena no toto mo pa ino asino a ma tu esugo eko ti mo ruko mi ni eje na omo lati joka
0: 0805551110 tabi 0706677182 ini awon number ti wole si odo wa and kede ba wa da si okan tabi meji ni awon iroyin ta ti mu wa de toto Hello. Etiwole o. Iya otija. Hello etiwole kasan o. Edakun a folorun beyin te ba fe pe wa ke pe wa wole ni sansan e mo flash wa. Hello.
3: Kayesi la.
0: Ise la bi oni sele se wa o. Hello. Iṣẹ́ ńlá bí oníṣẹ́lẹ̀ sí wa o.
2: Láyò máa ń gbé wa lágbọ́n náà.
0: Àmì.
2: Ọkùnrin máa bá lórúkọ Jésù.
0: Àmì.
2: Ó gbé lópin láti ìtàgbé lábẹ́ bí aná.
1: À ń gbọ́ yín.
2: Mo ta máa bí tá a ṣe kópa wa lọ́dún kẹ́kà bí o.
0: Àmì.
2: Ọ̀rọ̀ yẹn lágbára gan nígbà tí gbogbo ọ̀rọ̀ yẹn kí ló wá dé. Kí ni bàbá bá lè ṣe? Ìyá ti gbogbo iṣẹ́. Ọmọ ìwọ fẹ́ káàkiri. Mójú tó náà yẹ káyé ẹ lè dá. Àmọ́ ọmọ mi ìgbélé òbínú kò lé bàbá ló lọ kíyèsí ìdáwọ́ ti bàbá ẹ ìdájọ́ tó yẹ kó gbélé àwọn tó kọ́ a lè máa sá ọ̀rọ̀ ààbò kó máa mójútó àjẹ́ oníbàjẹ́ o.
0: Àmì ẹ ṣeun fún ìdásí tẹ̀yìn. Hello.
3: Hello.
0: Ẹ káàsán ẹ ti wọlé o.
3: Ẹ káàsán ọ̀rẹ́ mi lè wá.
0: Ẹ ṣeun
3: akínní wọn ti wà bá kẹ̀kẹ́ mo kí yẹ kó yìí tuntun.
0: Ẹ ṣeun.
3: Olúwayé sọ̀rọ̀ ló ń pè láti ìlú káwọn ọbọmọ wa wí káyé kẹgbẹkẹgbẹ káyé mùmùkùmù fáládé ní bá ń jẹ òkò tí ò dáhùn fún ẹ ló jẹ kéèyàn sùn o ọmọ wa ni pa wá o olùwárí sọnà ló ń pè.
0: Ẹ ṣeun fún ìdásí tìyín àtàbání káwòjọ ọjọ́ báyìí àkòwà ti ń lọ ṣùgbọ́n bóyá ṣe lè rí ìpè kan tàbí méjì ìpè
1: sí
0: kó lòdì pa àmọ́ lọ fún tòní 0805. 0055551110 tàbí 0706677182. Hello.
2: Hello.
0: Ẹ káàsán.
1: Ẹ káàsán o.
2: Oh, ẹ káàsán.
0: Ẹ ṣeun orúkọ yín àti ibi tẹ́tí ń pè wá yìí.
2: Ṣé ẹ rí nǹkan tó kàn ṣẹlẹ̀?
0: Ẹ tí ìdárúkọ yín fún wa o.
1: Orúkọ yín, orúkọ yín.
2: Okay, Charles ló kú láti jayé alápàká.
0: Ẹ ṣeun.
2: Ṣé ẹ rí system of judgment justice fa o weak? Because at execution judgment wọn ti kó ba láti bẹ̀rẹ̀ wá lóòótọ́ máa ń ta wá lára pé tẹ́nibọ̀dì máa ṣe gbá kán pa kán ṣe gbá ṣàwò but system government wa ò fún àwọn èèyàn láàyè kínní wọ̀nyẹn and then most of these governors ta ni ọwọ́ wọn ó ti wà sọ ẹ̀ with red oil that is why most of àwọn ọmọ wọ̀nyí wọn rẹ̀ dé àti ìgbà kan pa wọn because àwọn ló ń lò wọn. Ìyẹn number one ṣe rí àwọn tó ń pa bàbá wọn it's a sorry case ìkọ́mi ìbílẹ̀ pọ́nmọ́ kọ̀ọ̀kan lè yí dé ìwòjú àbá ẹ̀kọ́ pa so bó ṣe rí nìyẹn tó bá dẹ̀ wádìí dáadáa ẹ̀jẹ̀ kan lọ wádìí ó lè jẹ́ ẹ̀gún ìdílé so gbogbo nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn.
0: Ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sí ètò tòní àmọ́ lọ́ba yìí ó tún di ọjọ́ ajé nígbà tí Akinyele Blessing àti Sọ́lẹ̀ kan pé Akinyele Blessing ti kí wa lójú òpó Facebook. Ẹ ṣeun àjọṣe wa kò ní bàjẹ́ a lò lónìí a padà wá lọ́jọ́ ajé lágbára lọ́wọ́ ọlọ́run lórí ètò kàyéfì ńlá olúwa rẹ̀mílẹ́kùn ìdòwò lórúkọ tèmi o ọ̀rẹ́ bìnrin yín ọmọ kan báyìí bí ẹgbà àgbèjọ ọmọ weekend ní ká ṣe o ẹ dákun ìmọ̀jẹ̀ ká weekend ara wa ó dàbọ̀.
1: Bẹ́ẹ̀ni kan bá ń fi ọjọ́ òbí rẹ̀ tí bá ń fi pamọ́ fún ẹ̀yin èèyàn èmi gẹ́gẹ́ bíi kábíyèsí láàfẹ́ n ò ní fi pamọ́ o olórí mi yóò ṣe ọjọ́ òbí rẹ̀ ọjọ́ sannde ni o rẹ̀mílẹ́kùn ẹ bá mi kọ́ wọ́pọ̀ kẹ̀tẹ́ kájọ ṣe happy birthday to you my rẹ̀mílẹ́kùn that's my only rẹ̀mílẹ́kùn the only rẹ̀mílẹ́kùn in the alade ti ń jẹ adédèyìn ló kọ tí mò ń jẹ bàbá oníkẹ̀kẹ́ worldwide only over graduated university olówó orí ìyálọ́jà kan ṣoṣo ní ìlú mariwo ṣọ́ṣì àjọṣetò ìlónìí gbogbo ẹ̀yọ́dún àjọṣe lónìí ni o special one.

0: ọjọ́ àbámẹ́ta lọ̀sẹ̀ ti ń bẹ̀rẹ̀ ẹ̀yin ò mọ̀ ó gbé yín débẹ̀ nìyẹn orúkọ tèmi olúkọ òde ajayi church hill tọ́jíkẹ́ làwọn tèmi ń pè mí ń gboro ayé àwọn tó damọ̀ dáadáa àwọn tó mọ̀ síá àwọn tó mọ̀ nípa entertainment tó mọ̀ nípa ká entertain ó ti yé yín tọ́jíkẹ́ ni wọ́n ń pè mí lápá. O se ba mi laye adis Mr. Composer gangan lele Baba nko yeye
1: Ope ni to ma pe se mi so pe Oluwa ba mi
0: we won Oje mi ni wo ni eni to jojo keji enu osu ikewa lodo 2026 awon to ba gbowo mi soke Olorun je kon wa mi ri o
1: Itura record lori wa
0: Wo na o je se be ko sha mi ko gbeto

Abinibi yàtọ̀ sábílítì. Káàpèdè Ọlọ́run fi rọwà lọ́rùn. Ẹ ń fẹ́ ká sẹ̀dé Gẹ̀ẹ́sì ni. Ìlà sọ̀dé Yorùbá àbí kí n ṣe gbèrè òǹdó pẹ̀lẹ̀kẹ̀rẹ̀ gbámùyẹ̀mùyẹ̀ ọ̀gbámùyẹ̀mùyẹ̀. Elégbèrè mi ò kọ̀ rẹ̀ ti àbí. Àbí kí n sọ̀ dé Faransé lè pé mẹ̀lẹ́sẹ̀ mẹ̀sẹ̀ pẹ̀sì. Ó wá wòye gan ni ò ní ìtumọ̀. Àwa ń ṣe fàájì lọ́la pa tìbí nìyẹn. Fàájì ọ̀ ni mi tẹ̀lé lẹ́yìn. Ó yànnà. Láìpẹ́ ń sì máa gbó ni bàbá ìwọlé. Bí ṣe late 90s bẹ́ẹ̀ bàbá yìí. Ọdọ́ before then ni o. Láti bí late 80s sí late 90s. Bàbá yìí dé everywhere. Aṣínà Peters. Afrojuju Aṣínà Peters.

ọ̀rẹ́ ẹ̀ tó ń bẹ́ mi iṣẹ́ má mọ̀ wà kárí de wé ẹ kú ẹ má wò lẹ kú ọmọ iṣẹ náà ẹ délé ẹ délé ẹ délé ẹ bá délé kẹ lọ ẹ lọ ṣe fàájì lábẹ́ gíà nú lábẹ́ gíà ọ̀dàn ọ̀rá kan sọ kí nìkan lórí facebook lápá bíi ọ̀rá yẹn wọ̀n pé gbogbo àwọn celebrity boxing wọ̀nyẹn pé entertainment ni ẹjẹ ń ka ohun tí wọn sọ ẹ kí n túmọ̀ èdè yorùbá ẹyìn tẹ bá ń gbọ wa náà nínú ọ̀fẹ́ kọ́mẹ́ẹ̀tì ni ẹ máa bọ̀ lórí ìkànnì ayélujára ẹjẹ àjọgbéra wa débẹ̀ ayé àtijọ́ wọn nílò jẹ́ àsọ̀rọ̀ má gbèsè the play my fans ayé òde òní wàá gbọ́ pé mò ń pè láti òkè àrò mò ń pè láti ìjọka màá ń lo orin kan orin yẹn fẹ́ máa jọ bí orin fàájì máa ń wọ̀yàn lákẹ́ mi ara jésè king ló kọ́ mo máa gbọ́ ẹ̀yin tèmi lókè àrò ẹ̀yin tèmi ní ìjọka o bèbè joshua ṣe ń wò mí ẹ̀ ń gbà tí jésè king kọrin yẹn tó ṣúọ̀ pé wọ́n ti bí àwọ̀ àwọn àmì ràmì wọn orin máa ti máa súnmọ́ bíi 20 years mo ń sọ̀rọ̀ 20 over bùgà ṣé o mọ èèyàn tó ń jẹ́ bùgà pẹ̀lẹ́ tiẹ̀ ìkan títẹ́ ìwà kíbi ń san bí ọlọ́run rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ pé torí pé àwọn méjì ń gbásíra wọn lórí ẹ̀rọ káyélujára wọ́n sì wá wò pé kán lọ sínú orí ìkan ló máa bára wọn jà kò yé bọ̀dá yẹn yẹ kí n já ẹ tán o tó bá gbọ́ lẹ́nìí pé mi àti ẹ̀kọ́ ń gbásíra lórí social media tó bá wẹ̀ kó lọ take it serious ó lè jẹ́ plan work ìjà tó ń jà ìgbọ́n tó lọ́ fẹ́ pé kì í ṣe plan work èèyàn tó wìn ní gba 50 million òun sọ pé èèyàn tí òun nìkan ń ṣọ̀ fún mi pé òun náà máa tọ́lá tán máa fún lówó ó gba 50 million ó tún gba ọkọ̀ ó tún gbé mi débẹ̀ ẹ wá ní pé bíbí ò tí ẹ lè jà ẹ ṣáà jẹ́ kémi àtìyàn kan bóyá èmi àti joshua ṣá àbíta ní kàtẹ́jọ́ kojú ara gan lọ́gbà ẹ̀ bóyá èmi àti ọ̀rẹ́ dọ́lá àwọn olówó mi ti ẹ̀ lè káwá yẹn náà mọ̀ pé ó bá ẹ̀pọ̀ ọ̀rọ̀ ìjà òde rí bẹ́ẹ̀ o wọ́n ní ká wò ó bí nkẹ́ ṣe bless bó ṣe tóbi tó bẹ́ẹ̀ ló ṣe lulẹ̀ gbà knockout náà ń pè tó ṣẹlẹ̀ sí i má ṣe o.

ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró. Borí tẹ́bá bàbá jẹ́ olúwa sì máa túnṣẹ́ máa ṣe ọ̀. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró. Ẹ̀yin ti ní gbogbo ilé lóko lájò lọ́nà níbi gbogbo ẹ máa gbọ́ ṣọ́ṣìkè ṣọ́ṣìkè ni ẹ máa gbọ́. Ìmọ̀ ẹ̀yin ni Ọlá Lọ́rẹ́sì.

ni tun gba yen wole sin laki yemi ara lo o so mi pe ma fun yin gbe ma gbe nibe yen nipa ti yin to sele lagba amuludun ti to lo si awon amuludun ti ko sojo ibi ati ojo isimi titi di ola laarin ose ta wa yin o gbe yin debe o gbe bi odun bi melo kan lo ti jodu kan lo bayi wala ko benle yen laarin awon onifuji o je pe awon onifuji won ni ala ma ri soro mi mo mi to tin genu mu won tin ganu mu soro Eje yin mo pe cinema kan wa ngba kan eyan to ko cinema yin o ko tan yin iseyan to wa ko sinu screen on screen play yato to script e je mo pe ipele ondo bi ni won fi se gbogbo la kan bayi lo gbe kinan jade nkan kan ba foro ke mo dawn ni ile ise kan bayi to popular olorin pe awon eyan to nkan ni gbe cinema jade e ba ran ti awon agbagba awon ti cinema kan wo eje afonja cinema afonja je mo pe eyan to ko tan yin ìpínlẹ̀ ondo yìí ìbẹ̀ gangan ni wọ́n wà wọ́n tó wá fún bàbá adébáyọ̀ fàlẹ́ tí wọ́n tó lọ fi sí bíi ibi script ẹ má wọ̀rẹ̀ ẹ má pèlé ní mo gbé yín débẹ̀ ni olóyìnbó kan tí mo fẹ́ sọ olódò gáwa kan tí mo ti máa bẹ̀rẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìbáyìí iṣẹ́ ìgbóhùn sáfẹ́fẹ́ torí wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ yàtọ̀ sí kéèyàn gbóhùn sáfẹ́fẹ́ kò sẹ́yìn tí ò kì í sọ̀rọ̀ ọmọ ọdún kankan sọ̀rọ̀ ni ṣùgbọ́n gbóhùn sáfẹ́fẹ́ kò ti yé eyín sáfẹ́fẹ́ gbóhùn lọ ó yàtọ̀ sí pé kéèyàn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò sì mọ̀ ẹlòmíì adébí anítọ́ èmi sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí pèdèpèdè ó jẹ́ kó lórí ẹ̀ orí afẹ́fẹ́ ló ti ń gbọ́ ó yàtọ̀ sí sọ̀rọ̀sọ̀rọ̀ o àwọn tó ṣe MC gbórógọ MC 5000 sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni wọ́n àbí kí ló máa pera wọn tí gba àwọn kan tá a pè yín pé wọn ní ẹ wá ṣe mc ẹ wá bílì wọn pé ibi kẹkọọ wá sọrọ fúnṣẹjú ẹ lọ pẹ lómi lọ pa àwọn aráàgbò wọn má sọrọ fúnṣẹjú wọn má ti bètò ẹjẹ wà mọ bó ṣe ń lọ bó ṣe délé bravo. ọlọ́run máa fi ọ̀run kẹ́ olóje kọ ọ̀rẹ́ pé gbogbo ẹ̀tọ́ pé bàbá ti dolóògbé báyìí gbogbo àwọn ayẹyẹ bíi ìsìnkú kẹrùngbẹ wọn ṣe mọ́ bàbá lọ́wọ́ta wa ni ojú wọn kíyẹlé blessing oní àwa ọ̀rẹ́ ẹyẹ ọmọ tó bàrẹ akíyẹlé bámi gbé birthday ẹ síbẹ̀ jẹ́ ká kíyẹ ara àwọn ọba wa ń fansi ìkànnì ni akíyẹlé blessing láti ayẹkọ tẹ bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ wá lẹ̀ sórí facebook ń bẹ̀ àwọn ọmọ independence àwọn ọmọ òmìnira orílẹ̀ èdè nàìjíríà gan àti pé 66 àti dàbí ọmọ tó ń rákò fún ojú ti pòṣù mẹfà ọlọrun gbà wá wọ àwọn kẹkẹ ọmọ ní kẹkẹ la rí sórí àwọn bíi méèdì wọn àbáwọn tó jù wọn lọdẹ tó jẹ sínú wọn àwọn ló ń darí wa orílẹ̀ èdè yìí bàbá wa sìn wọn bàbá tún sìn wọn má ṣe o bàbá ní kẹkẹ sìn wọn báyìí ọmọ náà tún sìn wọn. orílẹ̀-èdè nàìjíríà ó sọ fún yín náà nípa ti ìjà àti àwọn ẹ̀ẹ́mọ̀gbẹ́ entertainment ni ìjà tán ló wáyé láàrin ìyẹn fina àti nkechi blessing entertainment ló bá dé ẹgbẹ́ parí tọ̀rọ̀ wọn ní fuji yìí ló tẹ́ pé àwọn ètò kan ń bẹ lọ́wọ́ mi àmọ́ gbé níbẹ̀ dáadáa àwọn kan wà tó tètè lọ bá lọ bá wọn lé bá wọn ní ìpínlẹ̀ wọn àfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú ẹ pa pé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ kí ló tó ṣẹlẹ̀ báwo lẹ ṣe dí amúlùdùn gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lórí ètò yìí wọ́n máa kọ́ tiẹ̀ kí máa gbé débẹ̀ ìṣẹ́jú mélòó mélòó kan ni ọ̀rọ̀ kí tiẹ̀ máa pè wọ́n life and direct àtàwọn agbọ́n wá gan àwọn tó bá lè wà ó tiẹ̀ ní olóògbé kan tó ń kọ́ni bí ìyẹn bàmí ọ̀làndò gbà kan làwọn yẹn wò pé àwọn kan wà tó ń kọ́ni bí ọ̀làndò ẹnì kan wọ́n wà ọ̀làndò wẹ̀ kí ni láàánú nígbà tá a gbọ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbè kúrú jẹ́ lọ́wọ́ ẹbọra ní oṣù mélòó kan sẹ́yìn dùn méjọ́jọ́ nítorí pé a ti jọ pàdé bàbá yìí ní ìpinnu tó pọ̀ gan ó ti ju ọdún ogún ọdún lọ láwọn ti ń kọrin bí bàbá ọlọ́kùnrin báyìí tí wọn ò lè fi kọrin lọ́yìn kú ikú tí ń pọ̀ ọmọdé tí ń pàgbà ọlọ́run máa jẹ́ àṣẹkù ni.

ẹṣeun tẹ ń gbọ wá ẹkúnrẹ ìròyìn nìyí olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar àti ojúgbà rẹ nínú ẹgbẹ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi ti fi èsì sí ọrọ àpilẹkọ ààrẹ Bola Tinubu sáwọn Nigeria lásìkò àyájọ òmìnira Nigeria Atiku bẹnu àtẹlu ọrọ ààrẹ nípa ohun tó mẹnuba tó ní ṣe pẹlú àṣeyọrí ọrọ ajé jálejáko àti ipò tí ètò ààbò wà lórí èdè Nigeria ẹwẹ Peter Obi ní àti rẹ sọ pé àwọn ọmọ Nigeria ni wọn ń kojú ìnira ní gbogbo ẹlẹ́kajẹka bó tilẹ̀ jẹ́ pé ìjọba ṣe ìlérí ọlọ́kan òjọ̀kan fáwọn ọmọ Nigeria lọ́dún 2023 èyí ló ń wáyé lẹ́yìn tí àwọn èèkànkan nínú ẹgbẹ́ òṣèlú alátakò ti ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tí ààrẹ sọ ni fún àwọn ọmọ Nigeria ní àyájọ́ òmìnira orílẹ̀-èdè yìí abẹ́ṣinkáwọ ààrẹ bọ́lá tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àtọ̀nà àtọ̀báyọ̀ ọ̀nánúgà ló ti fèsì sí ìbẹnu àtẹ́lu àwọn olóṣèlú tí ń yẹ̀gẹ́nu sí ọ̀rọ̀ tí ààrẹ bá àwọn ọmọ nàìjíríà sọ níbi ó ti fi ẹ̀sùn kàn wípé ṣe ni wọ́n kẹ̀yìn sí àwọn àtúntò ìlànà ọrọ̀ ajé nínú àtẹ̀jáde kan lónìí ọ̀nánúgà sọ pé àwọn olóṣèlú kan ni wọ́n tiẹ̀ ti múra èsì wọn sílẹ̀ láì tí gbọ́ ohun tí ààrẹ tinubu fẹ́ sọ nínú ọ̀rọ̀ ààrẹ tinubu níbẹ̀ ló ti kìlọ̀ tako ṣíṣe àgbépa ti àwọn ìlànà àtúntò eléyìí tí wọ́n gùn lé tó fi mọ́ ìdápadà sísanwó ìrànwọ́ orí epo ààrẹ tún sọ pé ọrọ̀ ajé nàìjíríà ni ó ti ń gbé pẹ́ẹ́lí sí pẹ̀lú ìdá mẹ́rin nínú ọgọ́rùn-ún ní ọdún 2026 pẹ̀lú bí ẹ̀ka epo rọ̀bì àti àwọn ẹ̀ka ọrọ̀ ajé mìíràn ti ṣe ń kópa nínú ìdàgbàsókè ọ̀hún iléeṣẹ́ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ti fi àìdùnnú rẹ̀ hàn nípa ìfẹsẹ̀falẹ̀ ìgbẹ́jọ́ tí ó ti wọ ọdún mọ́kànlá báyìí léyìí tí wọ́n ti pe ẹjọ́ tako gómìnà ìpínlẹ̀ Benue nígbà kan rí Gabriel Suswam àti ènìyàn kan lórí ẹ̀sùn lílu jìbìtì iléeṣẹ́ EFCC ló pe Suswam àti Omadachi Okloba lẹ́jọ́ tí ṣe kọmíṣánná fẹ̀tọ́ ìṣúná lásìkò tí Suswam jẹ gómìnà lórí ẹ̀sùn oníga mọ́kànlá tó ní ṣe pẹ̀lú ìkówó ìlú pamọ́ ìlẹ̀dí àpòpọ̀ láti wà ọ̀daràn àti jíjá ìlú kulẹ̀ EFCC fi ẹ̀sùn kàn yí pé wọ́n taari bílíọ̀nù mẹ́ta náírà ó lé tòǹdó ẹyẹ kan sápò ara wọn lẹ́yìn títa ìpín ìdókòwò tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀hún ṣáájú lónìí ni agbẹjọ́rò fún iléeṣẹ́ EFCC Olúwalékè Atọ́lágbé sọ fún ilé ẹjọ́ wípé wọ́n ti tẹ́wọ́ gba ìwé látọwọ́ àwọn agbẹjọ́rò àwọn ẹni afẹ̀sùnkàn fún ìsúnsíwájú ìgbẹ́jọ́ ọ̀hún tí ó sì ṣe àpèjúwe ìbéèrè ọ̀hún gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mọ̀ fi ẹsẹ̀ falẹ̀ nínú ìgbẹ́jọ́ tó ti gbéra sọ láti ọdún 2015. ní báyìí alága iléeṣẹ́ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ohun ìlúlu owó olùpolúpo ìyún EFCC Ọlá Olúkóyèdè ti sọ pé ìdá 60 nínú ọgọ́rùn-ún àwọn owó tí àwọn tó wà nípò bá kó jẹ ni wọ́n lè rí gbà padà ó sọ yìí dí mọ̀ lásìkò ìṣíde ẹ̀ka iléeṣẹ́ EFCC nílùú Ọká ní ìpínlẹ̀ Anambra iléeṣẹ́ tó ń gbógun ti ìṣòwò olùbáṣubàṣu sọ pé dídòla ìṣẹ̀lẹ̀ ìwà ìbàjẹ́ ní ọ̀nà kan gbòógì láti dẹ́kun ìwà ìbàjẹ́ ní Nàìjíríà tó ń ti àrọwà sáwọn aráàlú láti má ṣe fọwọ́ gbàgbọ́ndò fìrírí ṣaláìrí tàbí fi gbọ́ ṣaláìgbọ́ bójú ìwà ìbàjẹ́ mọ́lẹ̀ bí wọ́n bá ti kẹ́ẹ̀fín rẹ̀. Àkójọpọ̀ ìròyìn lẹ́ ń tẹ́tí sí láti ìkànnì Glo 99.1 FM Ìjàpọ̀ ti Takurẹ́ lábala kejì ìròyìn lẹ́ ti tẹ́tí gbọ́ bí àwọn ẹṣin òkòkú ṣe dé mi àwọn àgbẹ̀ légbodò ní ìpínlẹ̀ Borno tó fi mọ ìpinnu gómìnà ìlú New York láti fi páńpẹ́ òfin mú olóòtú ìjọba orílẹ̀-èdè Israel ẹ má yìí kò ń bẹ́ẹ̀ ìròyìn tẹ̀síwájú láìpẹ́.

0: ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pin òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibìkan lè yàn ó gbà táì dé bi àwọn rè. Ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bugbájẹ lórí ìkànnì Glow 99.1 FM ìjàpọ̀ Àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe.

0: Hello.
1: Kò sí rìndìrìndì
0: náà. Àwọn èèyàn ń gbìyànjú láti fẹ́ wọlé sórí ètò yìí. Ẹja tún nọ́mbà yìí pè fún yín. 080-5-1-4-1. 080-5-1-4-1. Nọ́mbà tẹ́ ẹ lè fi wọlé sórí ètò yìí
1: nìyẹn. Ẹlẹ́kejì bá ń pẹ́ ẹlẹ́kejì fún.
0: 070-66-77-1822. Ọ̀nà nọ́mbà tẹ́ ẹ lè fi bá wa dá sí ètò yìí.
1: Àwọn nọ́mbà yẹn ó ń kọ lura wọn ni ó ń kọ.
0: Bẹ́ẹ̀ni.
2: Hello.
1: Ẹ kalẹ̀.
0: Ẹlẹ́fẹ̀ẹ́ jẹ káàdì.
2: Ẹ kalẹ̀ sà.
1: Ẹ kalẹ̀.
0: Ẹ sì jẹ́ o.
1: Kí ló rúkọ yín bulẹ́tì ń pè wá?
2: Sọdíkì látàkùrẹ́,
1: ok.
0: Ẹ bá wa dá sí ètò yìí, kí ni mọ̀rọ̀ yín?
1: Ṣé kò mọ̀ sọ́dọ̀ àbí kó ti ẹ̀ mọ́jọ wá sọ́dọ̀ mọ́?
2: Bá débi tèmi ni bá kọ́ mọ́ gbà o.
0: Lérò ti yín.
2: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ ṣeun.
1: Ó yẹ mú nọ́mbà.
2: Ẹ ṣe mú nọ́mbà 8.
0: Nọ́mbà 8.
1: Ok, rárá wọn ti mú.
0: Wọn ti mú nọ́mbà 8
1: o. Mo ti jẹ́ ìgò. Ṣé ti ní mọ́tò sà? Ọlọ́run á pèsè ṣùgbọ́n kò sí nǹkan tí kò sí
0: ẹgbẹ̀bọyín kẹgbẹ̀pamọ́
1: fún ẹgbẹ̀pamọ́ nígbà tẹ bá máa ní mọ́tò
0: ẹgbẹ̀pamọ́
1: mo ti jẹ́ ìgomi bátìrì kan ní ilé iṣẹ́ alimi ò gbọdọ̀ kú ti ṣe bátìrì ṣàjà níṣìkan
0: ondorodu ni o ẹ lọ bá
1: láàárọ̀ la pẹ̀lú ògo ọlọ́run á fún yín
0: omi bátìrì ni ẹ lè fi change bátìrì yín kẹ́ fi pa
1: fún ọ̀rẹ́ yín tó ń lo bátìrì olómi kó kàn rọ̀ sí kó fi top ẹ̀.
2: Ah, o da.
1: Is my new